0: ẹ̀fọ́ tí mo bí ẹ́ níbo bí o ní ẹ̀kọ́ tó wà ògbó mú àti dáfọ́ ọmọ onímọ̀ wá lọ́nà tó kù sí ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí ọ̀nà àfọ́ ọ̀tọ̀wọ́ ọmọ àgbà lọ́wọ́ múmi yá àyáwó tí ọ̀sán sọ̀rọ̀ wọ̀ fúrẹ́fọ́ ọmọ àyàbọ̀ wọ̀ mí ìwádé ìwà mọ́gbọ́ ìwà dídí ọ̀rọ̀ mi sọ̀rọ̀ ìwàdé wọ̀ káà I'm going to go to the house. I'm going to go to the house.
1: Amen. Na yankika ya mwa niyama biti mi afri ya ura ifise oba nsamu ya nedefo so ubesha enka ebrebi ya chum enka dizimba ena kaa kwa nshie sipa na so ensisanyaba sisi ya jipro nye guya ifri bosu mimi yunumu ukrono ena kaa kwa nshie sipa bonsama asisa ono nso ni niyama eti dia uye piano ayashi yi na wonso watimi enyini ache ya ya Christopher na ejidifui mama ma inyampa boda ya nkosu mkura ya mpabu mu na rade ebiti ye midama sibibri Ebra ye bo mpaye no ubetimi afre na mpaye bia pesa wopo no adie bia nyamedi ato akoma so se bo ho mpaye no Ebra ye bo mpaye ubetimi enso abo wramu ye befa na onso de nyamedi ato akoma so se bo mpaye dimu bi afofuro bi oman mu mpanimfo bi ana so man Ghana no Edura ye fa na onso wa bo mpaye ede ama wono mu I am poor.